0: ìyáálé ni. Ìnà Musa ń pàṣẹ pé pásítọ̀ tó bá jẹ́ wípé kò ní ẹ̀mí Ọlọ́run nínú, ọkọ ọ̀run máa pa.
1: Ọkọ ọ̀run á máa pa o, tí ó yan Ọlọ́run.
0: Ó máa pa torí pé níbi 2013 ẹnìkan bá mi ya ọkọ ọ̀run yẹn, ẹni yẹn gbà tó pé 7 days ẹni yẹn kú. Mo wá sọ fún mọ̀mí sí mi pé ẹni tó ya ọkọ ọ̀run yìí kò sí ẹ̀mí mímọ́ ló wà nínú ẹ̀. Pẹ̀tọ́rí pé tó bá jẹ́ ẹ̀mí mímọ́ ni kò lè rí mú. Mọ̀mí sá ni kí n gbẹnu sọ pé kí n má sọ nǹkan. Ó sọ àti bá mi fẹ́ra, ó ti lé ní 10 years. Mi ò bímọ láti ìgbà tí mo ti bímọ ẹlẹ́kẹta last tọ́mọ yẹn ti kú. Mi ò róyún ní.
2: Ẹ pause engineer, náà gbọ́ mi, sọ ń gbọ́, ó ní pásítọ̀ tí ọba múnádóko tó jẹ́ pásítọ̀ alágbèrè tó jẹ́ pásítọ̀ tí ń yọ tí mu ọkọ ẹ̀mí ó lù pa. Òun ló fi jẹ́ pé iṣẹ́ olùṣọ́àgùntàn jẹ́ iṣẹ́ ẹlẹgẹ́. Ó kù òní pé jẹ́ nǹkan bọ́ sínú iṣẹ́ Olúwa. Bọ́lá wọn ọba pé ọ̀tọ̀ ọba yọjú ràn, wàhálà burúkú ni sà. Ronú sí i, àìmọye pásítọ̀ tó jẹ́ pé wọ́n ti kọjá lọ. Àwọn èèyàn sì kíyèsí ẹjọ́ pásítọ̀ láyé ọmọ mú lẹ́nu. Àwọn ìránṣẹ́ Ọlọ́run kan tó ń bẹ tí ń gbógun ta àwọn ìránṣẹ́ Ọlọ́run. Sọ ń gbọ́ tó ń gbọ́ yìí. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ̀lé àwọn kan sọ ẹ lọ chọ́ọ̀chì. Ihi tí ń já àwọn èèyàn wá chọ́ọ̀chì ni ohun tí wọ́n ń dé mọ́ra. Bó ló ṣe ṣe yẹn tó sọ pé lele ó ti tu yẹn lẹ̀. Bíbélì nínú kèsí ó ní ibẹ̀ ni ìtúsílẹ̀ yóò wà. Aráalé Jákọ́bù yóò sì gba ìní wọn. Mọ̀mọ́ ìsọjí orí afẹ́fẹ́ láti bẹ̀rẹ̀ láti àná báyìí. Ọjọ́ méje láfi sí òní ni ọjọ́ kejì. So wọn náà wo ẹ̀ṣà pásítọ̀ ẹ wo orí tí ń ṣẹlẹ̀. Àwọn kan sọ pé náà á gba gbogbo àwọn tí ń sọ yẹn gbọ́ superstition ni. Ebẹ́ ń tó ṣẹlẹ̀ sí ni ẹni ìjọba dé bá ní pe rẹ̀ lọ́kùnrin. Ẹ jẹ́ sáré sáré kí n sound alarm bí. Sórí tó bá ń gbọ́ mi lé tó ọmọ Jésù. Mi ọmọ ẹrú ẹ tó jẹ́ olè mọ́ ó ti lè sí sọ́ọ̀sì o kí wọ́n mọ̀ pẹ̀ oníranṣẹ́ Ọlọ́run. Kọ́wé ọmọ bàdì dàbí àwọn ọmọ Skeva, the seven sons of Skeva. Tó ọba mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa Tolúgbàlà. Kí Kristi inú rẹ̀ ó dájú, ó tún fi àpẹẹrẹ kan lélẹ̀ ọkọ̀ ìránṣẹ́ Ọlọ́run kan tí ọkọ̀ ẹ̀mí yẹn ti jáde tọ́ lọ pa. Kì í ṣẹjọ́ sísá o, ẹ̀mí tó ń gbénú ẹ̀ lọ pa. Ẹ kígbe ńlẹ̀ wà ké alágbára tí ń dààmú mi. Ẹ̀yin ogun ẹ̀jẹ̀ tẹ ní tẹ bá rí ẹ̀jẹ̀ ẹ ní fi mí lẹ̀. Mo pàṣẹ ní kùtùkùtù ẹ jáde lára mi. Ó rí pé nǹkan ṣẹlẹ̀ bó ṣe ń gbàdúrà yìí. A ti bẹ̀rẹ̀ sọjú orí afẹ́fẹ́. Ó kú òní toní yẹ̀rẹ̀yẹ̀rẹ̀. Malabadish gbé ọwọ́ lédodo. Alágbára òkùnkùn tí ń dà ọ́ láàmú. Má jẹ̀mú búkú tí òjò ṣe mí. Mo dúró nínú jìgbùjìgbù ọ̀ṣẹ́ lónìí. Gẹ́gẹ́ bí wòlíì tí Ọlọ́run rán sí ọ. Mo ní kí wọ́n pín ó ní àlára rẹ̀. Ẹ kígbe bàbá mi o. Fún mi ní ìdà ìpinyà. Mí èmi àti ogun ẹ̀jẹ̀ níyà. Mo gbàgbé o. Ogun tí Elijah ṣe nìyẹn. Nínú ìwé 1 Kings chapter 38 ìjìnlẹ̀ là ń fi hàn lónìí. Nínú ilé náà ló ti máa rí ìtúsílẹ̀. Wà á rí pé láti òní lọ àlá rẹ yọ yàtọ̀. Ọmọ tí òjì òbí mọ. Òní bíbélì fi ní mọ́ṣálá ìná ní ẹ̀bùn Olúwa tí a fi fún ọ nípa ìgbọ́wọ́lé àwọn alàgbà. Kò sí bá ṣe ṣe àwọn nǹkan kan tá à ní gbọ́wọ́lé àwọn nǹkan kan. Mọ̀mọ́ ó ya kẹra álẹ̀ bí ìbọn. Náà gbogbo ẹyin ọmọ Ọlọ́run, gbogbo ẹyin adarí, gbogbo ẹyin lídà, gbogbo ẹyin tí mo ti ń kéde fún aṣíde ìpàdé yẹn lónìí lórúkọ bàbá tí ọmọ àti tẹ̀mí mímọ́ leadership summit by the special grace of God yóò bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá láàárọ̀ yìí ní chọ́ọ̀tì wa tó wà ní Gbagi láti ìwé òde ẹwọ mọ́tò Gbagi ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema. Àwọn tó ti rẹ́gísítà nìkan ni bọ́ọ̀bà rẹ́gísítà mọ́wùlẹ̀ wá gbérégbéré chọ́ọ̀chì kò sí tọ́kàn bẹ́ẹ̀. Gbogbo àwọn tó ti rẹ́gísítà pàdé ní agogo mẹ́wàá ní agbára ẹni tó láyé àtọ̀run gbà tí ó bá fi di bí ọwọ́ 2:30 ìpàdé ó ti wálé. Òní àti ọ̀la ni sọ́mìtì yẹn. Gbogbo ìwọ tó jẹ́ wọ́kà ẹnikẹ́ni ṣé mo lè rẹ́gísítà láàárọ̀ yìí. Ẹ lè pe nọ́mbà yẹn bọ́yá tí wọ́n bá ní spacey sì tún kù wọ́n á fún yín láǹfààní. Is a leadership summit fún gbogbo àwọn evangelist pastor àti gbogbo àwọn tó dájọ́ ọ̀lẹ̀ àti òṣìṣẹ́ ìjọ. Ẹ sà pastor ẹ̀ ṣe ráwọn ọmọ yín wá. Àwọn yẹn ni ó jẹ́ ìdàgbàsókè fún ìjọ yẹn. Tá ń sọ fún yín pé chọ́ọ̀chì ò lè dàgbà. Ihun téèyàn bá mọ̀ ni ọmọ. Is a summit by the special grace of God. Tó bá wá di ọjọ́ Saturday, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ka Bible yín tán pátápátá. A gba certificate. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ student Bible school. You are graduating. And it's a wonderful ceremony. Graduation ceremony ni. Ní agbára Ọlọ́run. Ṣé rí lórí ọ̀rọ̀ yìí? Mo ń lọ sórí Facebook ní ìsìn. YouTube and TikTok lágbára ẹni tó láyé àtọ̀run. a tesiwaju ose yin te ti mu kale ti mo ni e mu lana e jo e tun mo jade a tun lo lowo lowo bayi nkan ti yira ba se se yen titi ta fi lo gbo akoko igbowole bayi to ba wa di next week gbogbo eyin sona church e mo gba woli odekunle e pastors lalejo ni gbogbo sona church leyoko kan leyoko kan bebe nlo inu mi si ndadun e ja lo church gbogbo eyin leader and dress corporate being suit and te ba tin wole e lo mo bere tag yin it is well
3: now gbogbo eni to nbo mi oya e kera le bi ibon oya emi bi e ba duro si isoji ori afefe la wa abi te yan ba wa papa soji so yare di papa soji gbe body e gbe body e bi to ba wa atewo yo mo dun ya ya e ja gborin soke
4: eyin omo ogun o eyin omo ogun o baba re lo lorun awon mo ogun abi won so bo bo lorun lo